0: ṣẹ́tì kò sí ọ̀rọ̀ rẹ̀.
1: Ipa rẹ̀ ga.
0: Ó pọ̀ o.
1: Sit down.
0: Bàbá mi, wọ́n mú ọmọ mi fún mi.
1: Wọ́n mú ọmọ yín jáde fún yín.
0: Ọmọ mi fún mi o.
1: Lẹ́yìn ọdún mélòó?
0: Ọdún mẹ́sàn-án. Àtọmọ tó ṣẹ̀ àtòun wọn kó àwọn méjèèjì wọn kò kalẹ̀ fún mi.
1: Wọ́n ní ẹ máa kó lọ. Ta ló lè ṣe eléyìí?

0: ti aye fi di o jo si oke pa ya ni seju yi mi o mo fa to nbe lara re e de du abi de seto halada hayash popo bi ti o fa si mi si kan si ami o ya jabo jabo yes e jabo lara wash Gada yada ni abadosh. Ninu ide to wa tabi ti omo e wa. Ageli pe o tu ole. O tu awon omo e le. Iya to re bere bayi. Sit down. E wa mu.
1: Beni sir.
0: O dile.
1: Ogbo ti mo ti wa mu kuro nbe. Leni ta ba mi ran lowo ti gba lowo mi.
0: Oluran lowo gba lowo yin.
2: Nice. Olùfẹ́sọ̀sùn lẹ́yìn ọdún mẹ́sàn-án agbára tí mo sọ ayé di kú mọ kú mọ bí n bá gbọ́ tó ṣe àmì ọlọ́run ìpè mi tó yọ ọmọ yẹn lẹ́yìn ọdún mẹ́sàn-án ọlọ́run yẹn kó dìde fún wọn náà wá gbọ́ wá padà jẹun ọmọ gbogbo ẹni tí ń bọ̀ mi ẹ lọ múra láti ìwòròdù ẹ wọ mọ́tò gbági ẹlẹ́fẹ́ sọ̀kalẹ̀ ní wẹ́mà ẹ bèrè ṣọ́ọ̀ṣì ọlọ́run òjijì níbi gáràjì yẹn ìpàdé forí jẹ́ ìwọ kan mọ gbọ́rọ̀ ọwọ́ tó nílò láti ṣe nìyẹn just obey jésù mọ̀ ń ṣe bẹ̀bẹ̀ ń ṣàánú títí dọ̀la àní tí mo fẹ́ fi kú tí n bá ti kú òní bí ní ìsìn gbogbo ẹ̀yìn ọmọ ọlọ́run ẹ gbé omi number 8 bọ́tù omi yẹn láàfiwẹ̀ gbọ́ bá pé 10 ẹ mú bọ́tù number 8 ẹ mú pàdé mi lórí facebook olúwa ní omi eléyìí a ó sọ di wáìnì tí mo gbọ́ nìyẹn so ní gbogbo bí ẹ bá wà ẹ gbéra sọ and aago mẹ́fà bọ̀ ọdẹkùnlé epaphras lórí youtube lórí tiktok lórí facebook ẹ jẹ́ ń gbélé náà.
3: Bàbá Túndé Oyindàmọ́lá lorúkọ mi mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run tó pé mo máa ń ṣàìsàn lọ́pọ̀lọpọ̀ ìgbà ṣùgbọ́n láti gbọ́ ta sí ń wá sínú ìjọyọ̀ àìsàn yẹn ti dúró kò ṣe.
0: Odo irú àìsàn wo.
3: Àìsàn yẹn ó máa ń ṣe mí bí kí n kúrò nílé kí n máa dúró sílé kí n ṣá máa ṣe bó ṣe wù mí ká.
0: Wọ́n fà mó di nìyẹn ẹ̀mí burúkú tí mo sọ mọ́ di wèrè kan ṣé mọ́ mi yín wà mí ẹ pè wọ́n.
3: Ìyá Àdàmọ́lá
0: ẹ mọ́ bọ́ ọfà burúkú lára ẹ ètò lè sọ fún yàn iná kò tì jáde. Ṣé òótọ́ lọmọ yín?
1: Bẹ́ẹ̀ni sà.
0: Ó ní yóò ní kó wọ́n jáde.
1: Owó ti rún.
0: Ẹ́.
1: Owó láti ọdún kẹrin ó fẹ́ ṣe ní Nautech ló lọ. Ó fẹ́ ṣe kí lẹ fẹ́ ṣe ń gbà yẹn ná.
3: NYSC.
1: Tó bá bẹ̀rẹ̀.
0: Ayé ò ní fogun kàn.
1: Ẹni ìjọba bá.
0: Ní pèrè lọ́pìn àwọn èèyàn mọ̀ sọ̀sọ́kúsọ wọn ò ní mọ̀.
1: 440 mo wá sinmi sí ọlọ́run òjijì bàbá mi. Ẹ̀sìn pọ̀ n tó wá mú mi ṣe tó ní kí mo fi ní kó ṣe testimony lónìí. Làbúrò mi kan bá gbé arúgbó wá lánàá irú bàbá mi lọ́ba ní kọ́ wá fẹ́.
0: Orí wọn ni ó pé.
1: Mo ní tí mo ní bàbá ọlọ́run mi.
0: Ọmọ ọdún mélòó lọmọ?
1: 32 years.
0: Dídé jàre èyí è fáyìn tó. Bó ni ó ṣe fárúgbó? Ẹjẹ́ a mọ bá bọ̀. Èmi ní ṣe wẹ́ díẹ̀. Ojú mi ni ó ṣe. O sì ní fárúgbó. You will marry the young man. And both of you, you will live your life. According to divine order. Of God's pattern. In Jesus' name. So, àìsàn yìí ò wá sọ́wọ́ mọ́.
1: Kò sọ́wọ́ mọ́.
0: Láti ìgbà yẹn títí ojú ayé rẹ mo lo ìdá ìpínyà fún ọ lónìí ogun aláròóbọ̀ ogun tó lọ taná wo ìràwọ̀ ẹ tí wọ́n láwọn fẹ́ mọ́ fi ọ́ da ìyá láàmú tí wọ́n fẹ́ fi ọ́ da ayé láàmú láti ìṣẹ́jú ìlọ ogun yẹn jádàlù. Ayé rẹ bọ́ sójú ẹ̀ in Jesus' name.
2: Mẹ́wàá mọ̀ ń ṣẹlẹ̀ ọfà mòdi ló tó parẹ́ yẹn ọfà gángan gan fa ofa omo fe lo se o fe lo se NYSC o fe lo se le baba re aye si tafasi but Jesu mi tule ara nti munu eyan dun ni so ni gbogbo bi te ba we lo mura laaro yi itusile ni ba se kosi na niye e wa wo lati wo rodu ni e ti wo moto gbagi eleve so kale ni wema e bere church olorun ojiji ni bi garage yen isin to ba convenient fun o iko bere ni 830 bayi e gbe onje yin dani ipade fori je ni so onje to ba wu o gbori eja si leyin gba ta ba gbadura ton ma ni ke je to ba tun di 4 isin elekeji o bere fun gbogbo awon to ba se pe won lo sibi ise e wa je so ile idi mimo fun omode atagba tin ba ti ku nbi nisin mo lo sori Facebook ibe ni ma ti gbadura fun awon omo Olorun pelu omi wa eyin te ba ntele trend iwasu ye omi wa pe number 8 loni oluwa ni omi yo di wine bi mo se gbo ni oni omi re yo di wine kin lo tun mo si asamo wo ni Jesu fi omi pa ni Cana Galilee ni bi igbeyawo ye a fe fi se laaro so odekunle e pafras de ti ba mi pade gbogbo eyin omo Olorun wa foke ko ni baba kini o ton su loni jemi no ra anugba anu dide fun aye mi isele ti isele re o opo lo be ni awon to wa Jesus ti lojo Monday awon ti o jade ti o fe so eri oh my God tin ba kaye won wa le ni 60 iwon ba tagbara wa gbe lagba lagbara Olorun ko to dale loni iwo to ba gba wo ni igbo testimony ti eno jade o da si ami wa ra anugba in Jesus name gbogbo eyin omo Olorun mu ida mewa eyin gbogbo omo Olorun pata mu ore anu pe mo rubo anu laaro yi Olorun je mi no ra anu gba mo fe gbo ara mi lori radio account number church lele
4: 1966 36 38 73 1966 9 1966 36 38 73 Comfort Life Mission International Access Bank Biyin o ba si wole elu eleyi 2017 42 90 47 2017 42 90 47 First Bank niyan Comfort Life Mission International niyan ni o tun gbe jade
2: gbogbo eyin omo ti won bi loni da e ma bo e je ki n so tele si aye yin oni yi lo mark wedding anniversary oni ni o so ojo ibi ayajo ojo bayi ni won bi o e wa kunle e je ki n so tele eni kan ni woli ese bibeli wo la fe ka eni kan ni woli e mo pe fun wa lana mo je ka won ti o ka we job to fi ka tan ni so loni oyi oni oloni a bere we Psalm 1 to 10 iwe Psalm 1 titi wo Psalm 10 eni kan ni a kilo date e so di 10 e so di 10 tori pe ko po ni kekeke bayi lawon ti 1 to 10 ye aye re yo gbo e mura we ja lo church e ja lo church mo mo fe gbadura fa awon eyan church loni eyin omo Olorun ti won bi loni iwaju iwaju ni ope bi ti mo resi eyin te mark wedding anniversary ile alayo ile tuntun ile orisi meji lo wa fun idile ile alayo te eyan ko home ati ile te gbe mo pase ki bukun ko ya mo gbe eyin omo Olorun te mark birthday yin loni e lo gbe nkan rese o happy birthday long life and prosperity happy wedding anniversary eni kan ni woli mo fe so testimony 080-88-71-65-66 e send the message ire atanu ko bayin oh olufe e je mo lori YouTube this is where